alájọ gbàdúrà láàárọ̀ yìí ni. And bí mo bá ṣe ń gbàdúrà kan ní mo ń lọ ilé agbára. Ẹ gbé ọwọ́ yẹn sókè. Wà ké ògo àti hallelujah. Àwọn ọkùnrin òkè mẹ́sàn-án, àwọn obìnrin òkè mọ́kànlá. Wọ́n á mọ̀ kí hallelujah yẹn wà jọ sí ògo méje pọ̀. Tí mo bá ti ní 1-2 go, hallelujah là á gbé sókè. Òní lọ́jọ́ ajé. Today is 27. So níbi tó o bá wà, stand up and shout nine hallelujah. Àwọn obìnrin 11 hallelujah, oya hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ẹ̀yin obìnrin ẹ̀kẹ́ hallelujah. Ogo méje lápapọ̀, oya ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo fún Mẹ̀sáyà lókè ọ̀run. Ẹ juwọ́ yẹn sí. Ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ ka ẹsẹ̀ bíbélì nìkan. Jọ́ omi àdúrà rẹ̀ ń kọ́. Anointing on your own, to basi ni the blood of Jesus. To basi ni lowo. Yes. Kini oli komini ota balana. Eyita e bani kan buo mile. Ise o se. Mo fe kan kan kan. Bo o se nse yen lo mu owo lo re. Owo ta ma mu lowo yen awa na la ma na. Owo yen wa lowo e titi di ojo Sunday ko to na. Eh, mo deja re o. Asiri ati majemu Olorun ni. Eni to ma ma fa ire, omo bi o se fa ire wa fun Olose yi. Lo mu owo yen lowo emi o gbadura si o ma fowo kan laaro laaro ko to lo bi ise oni lo owo eh o lo fa nla nla fari aye mi wa so tin dogbo owo.

0: fa un la la fa ri aye mi wa gbogbo yen lo mu owo wa mu dani pelu omi ajua to bule omi to bule iwa mu nbe omi to bule iwa dasi waju nbe omi to bule yi wa fi boju nbe bo ba le da mo mi we bo ba le da mo mi we o daju mo fe ka ise bibeli si ni leyin gba tin ba ka ise bibeli yen si tan ma lo si le agbara ma tun ise bibeli yen ka sinu omi yen olufe pepe yo pomo laaro so ti mowo lowo re ese bibeli yen be ninu Isaiah chapter 22 verse 24 Isaiah 22 verse 24 oni gbogbo ogo ile baba re ni won si fi ko olorun egbon ti bibeli so e so tele mi gbogbo ogo ile baba mi ni won si gbe ko mi lorun ati awon omo ati eso gbogbo ohun elo ife titi de ago oti gbogbo ogo ile baba mi won si gbe ko mi lorun mami e ki gbe be gbogbo ogo ile baba mi e gbe ko mi lorun mo nbo e je kin so ti gbe omi re le e ti n de le agbara mo nbo
1: ba mi mo dupe lowo olorun pe yin so ore ti olorun se fun mi ninu ijo comfort life mission ni odun to koja omo mi ri iwe igbelu gba nigba ti iwe igbelu yen fe ni konu ko honu mo pe mama wa ninu oluwa mama won si fi adua ran mi lowo nipe gbogbo bi ti iwe yen ba ti de arugbo ojo yo ma tele be yo ri anugba yo si gba iwe igbelu na jade mo dupe fun iyalenu mi olorun ma gba iwe igbelu na jade iyen be mo tun wa dupe omo omo mi mo se yawo e leko satani gbogun isuhale ṣugbọn ọlọrun comfort life mission ọlọrun pe yin ko fi mi sile rara o doju ti ọta nitori pe bi yawo ni mo wa ọmọ ọmọ mi ti mo fi le o lo mu kokoro nibi ti mo fi si o wa wa moto igba to wa moto moto ba lo ja o ja gate gbogbo eyin moto pare gbogbo glass fo o dupe pe emi re ko lo si mo wa dupe lowo olorun pe olorun tun wa gberan lo dide mo ri moto na se pada to pe o tun wa tun tetun ju bo se wa tele lo tori pe ni ijo comfort life mission na olorun ti ra moto na fun mi mo wa dupe ni isinyi ojo sunday te ni ko ni kaluku mu passport wa mu passport mi wa e fi passport ni e fi kan ori eni akilo nda mi du opolo ti si leyin e ni mo lo leti owo foundation ati fipele church sile mo jade fun owo bi mo se wa mu owo na lo lojo na irole ojo na ni won pe mi lomo mi pe mi lati ko omo mi ta ijo fe lo Canada pe won ti fun wa ni visa mo dupe lowo lowo olorun ijo comfort life mission tori ko gba kokan fi mi le ni isin ati okara ticket loku ṣùgbọ́n tó wá jẹ́ kí n sì dúró lórí tíkẹ́ẹ̀tì ni pé mò ń ṣe bible mo wà ń bible school ní ìsinyìí àti wá fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run ó ṣe ń ní arúgbó wòlíì ìwà láàyè ọlọ́run kò ní fìgbà kankan fi ń lẹ̀ àtẹ̀yìn àti mama àtàwọn ọmọ bàbá mi ẹ ṣe o mo dúpẹ́ o.
0: nice gbogbo ẹyọ ọmọ ọlọrun gbọ́n tí ìyá yẹn sọ dàálẹ̀ mo sá padà sínú ẹsẹ bíbélì mi gbogbo ògo ilé bàbá rẹ wọn sì gbé kọ ọlọrun gbígbé ògo ilé bàbá rẹ kọ ọlọrun ò ní sí ṣe tí ẹnìkan ò ṣe rí nínú ìran yìí ẹ mọ de tí mò ń sọ yìí mọ́mì tí wọ́n kọ lẹ́tà tí wọ́n ń ṣe àtẹ̀símọ́nì yìí mo bá yín yọ ìwọ náà lè gba fọ́ọ̀mù bible school kí nìkan dà mí lójú sá bíbélì ní ẹ tètè wá ìjọba ọ̀run àti òdodo rẹ ó ní gbogbo ìyókù a ó sì gbé kọ ọlọrun ọ̀tọ̀ sórí tá à ń ṣe lórí afẹ́fẹ́ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ni nígbà bá dáwọn bible school lórí kẹtẹpẹ oríṣiríṣi àwọn nǹkan bí ọlọ́run bá fún mi ní grace màá mọ̀ sọ outline àwọn kọ́ọ̀sì wa àtàwọn nǹkan tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ tí ń bá opportunity láti lé rẹ̀ láti lé foundation àṣeyàn kì í dàgbà ju ń tọ́ bá mọ̀ lọ àṣe ń tọ́ bá mọ̀ ló dì nínú ayé ẹ jẹ́ ǹdé ẹnu mọ́ kí n mẹ́nu kú mbẹ́ pọ́ ilé yìí jájọ gbàdúrà yìí ìjọ mọ̀ pé bíbí ni sínú ayé kì í ṣàjòjì àjòjì ni kò padà sí ọ̀run láìní ayé bíbí ni sínú ayé kì í ṣe àjòjì kò sẹ́ni tí wọn ò bí gbogbo èèyàn náà wọ́n bí ìbá ṣe by operation ìbá ṣe by normal way àjòjì wàá ni sà nígbà tó bá kú lá láì fọwọ́ kan ayé tó mi ayé níbo lẹ́wọ̀ ẹjẹ́ àgbàdua ó ṣe dìde lẹ́kọ̀ọ́ yatan wà ké pẹ̀lú ìtara di owó yẹn mọ́wọ́ ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ iwájú mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọ̀la mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ ọ̀la mi ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lórúkọ jésù ọyẹ jádàn sá bí wọn bá bí ọ sínú ayé tó kú láì mi ayé onítọ̀ọ̀dáràn ayé yìí ohun tí ayé ọ̀nà tí ẹ fún ni wọ́n ń pè ní kéyìn ó mi ayé ẹ wo orúyà àgbàlagbà yẹn ó ti pass through bible school ayé rẹ̀ ń tẹ̀ síwájú nìyẹn àwọn ọ̀fà kan bẹ tó sinmi sí ọ̀la ohun tí wọ́n máa pariwo ni pé ẹ dé lọ́nà ẹ dín lọ́nà ẹ mọ̀jẹ̀ ó débẹ̀ ẹ mọ̀jẹ̀ ó wáyé wá ṣe tó yẹ kó wáyé wá dà ó ṣe sọ olúwa ti ná bọ̀bẹ̀ ibi òrìṣà ti wá olúwa ti ná bọ̀bẹ̀ lónìí o máa jẹ wáyé àsán àwọn kan wáyé lásán ayé wọn dàbí odidi ẹran a life without goal is a goat ayé tí ò bá ní ohun tó fẹ́ fojú sùn ohun tó fẹ́ dà ẹran ni òní tó fẹ́ dàjú kọ́ salẹ̀ jẹ kọ́ jẹun kó sì sùn kó sì jì kó sì tó ṣeré lọ ẹ gbé ọwọ́ sókè mọ́mì pariwo bó ṣe di owó mọ́wọ́ òní lọ́jọ́ ajé agbára ọlọ́run bọ́ọ̀lù mi ọfà tó sinmi sọ́jọ́ ọ̀la mi já bọ́ọ̀lẹ̀ wàá jẹsẹ̀ mọ́lẹ̀ lórúkọ jésù já bọ́ọ̀lẹ̀ in the name of Jesus Christ gbọ́ eléyìí ohun tó bá ṣe ni ayé ròyìn àwọn kan ń bẹ tí wọ́n máa ń kígbe mi ò lè wá kú òní joyè ilé bàbá rẹ̀ àwọn láńgwéèjì kan ń bẹ táwọn èèyàn máa ń sọ tí èyí jẹ́ kí wọ́n mi ayé àwọn láńgwéèjì kan ń bẹ tó jẹ́ àwọn láńgwéèjì ojo àwọn láńgwéèjì kan ń bẹ tí ìjẹ́ ìwò lè gbé nǹkan rẹ̀ ṣe à ń kígbe pé kọ́ lọ fọjà kún ọjà láti ẹjọ́ yìí ọ̀sán lẹ́rù gbà ọ ni tó o bá máa ń kígbe pé mi ò lè wá kú ohun tóun ní di nǹkan kan láyé mi ò lè wá kú òwe àwọn àgbà ni wọ́n ní òní joyè ilé bàbá rẹ̀ tó o bá ti ń bẹ̀rù wọ́n ní agbégi lódò mọ́ bẹ̀rù èpè tó o bá ti bẹ̀rù èpè èpè ní ọ̀pọ̀ onítàn bíbélì sọ pé ogo ilé bàbá rẹ̀ ìwọ lágbè kọ lọ́rùn tó o bá wà ń bẹ̀rù ogo yẹn ò ní jẹ́ tiẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ gbọ́ mi láàárọ̀ kùtùkùtù mo dúró nínú òjègbòjègbò àṣẹ ọfà burúkú tó lòun ní jẹ́ ó débi tó ń lọ nínú jésù ni mo pàṣẹ kí ẹ̀mí mímọ́ kó tì jáde ẹ kígbe pẹ̀lú ìtara ìwọ ọ̀sẹ̀ ìpè mi jùlọ mọ́mí ń bolẹ̀ wà mò ń sin yín lẹ̀ tó bá di ọjọ́ wednesday a lo glove lọ́wọ́ yín ìtàbí gbàdúrà ni mò ń sọ lẹ̀ ní wema nìyẹn àǹgbára á dì fún 77 sà màá bọ́ àṣìde nǹkan mí nígbà tó bá di ọ̀la ẹjẹ́ ń délé agbára mọ̀ mọ́.
1: bàbá mi mo mọ rí olúwa o mo mọ rí olúwa o mo tún kẹ̀kẹ́ yìí jó sí ilẹ̀ mo jó o mo mọ rí olúwa mo mọ rí olúwa mo tún kẹ̀kẹ́ sí ilẹ̀ mo jó o bàbá mi o mo dúpẹ́ o èmi náà fẹ́ sọ tọ́lọ́run mo fẹ́ sọ nǹkan tọ́lọ́run ṣe fún mi ọlọ́run mi ṣọ́ọ̀bù mi ó ti tán tipẹ́tipẹ́ tí mo ń wò pé báwo ni ṣọ́ọ̀bù tí mo tún wà nígbà tí o ti yá gbogbo ẹ̀ tó dàrú mo wá wò pé bóyá báwo ni ibẹ̀ lọ́rẹ́ mi kan ló bá ní ṣọ́ọ̀bù òun tóbi pé kájọ dá sí méjì pé kájọ máa lò ó bàbá mi o ní tí mo tún wá rí tó tún jọ mí lójú ni pé ọ̀rẹ́ mi yẹn ló bá lọ sí ìgboro ló bá ló dáa kí n máa nìṣó nígboro labádé gboro èdè tí ẹ rò bóyá ọjà rẹ ló fẹ́ rà ni ló bá ń ra àwọn ọjà mi kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí pẹ̀lú ọjà mi tó tún kù nínú ilé ló bá ló yá ṣọ́ọ̀bù yá kí n lọ ópùn rẹ̀ ní èyí kí wọ́n á ṣe òun ti dá ṣọ́ọ̀bù sí méjì rábà bí eré bí àwàdà bàbá mi ní last week mo fẹ́ ya wèrè lógo ìpà tí mo wà bàbá mi ò àdúrà tẹ́mọ bá ń gbà ó tún lóun tí ì ṣe fún mi tó ó lóun tí ì ṣe fún mi tó ó lóun sì máa ṣe sí tí wo fi ní jọra mi lójú bàbá mi ẹ bá ń gbàdúrà kẹ ẹ bá ń gbàdúrà fọmọbìnrin náà pé gbogbo nǹkan tó bá ń lé báyìí ọmọ fọ tòní gbogbo ìdààmú tó wà ní orúkọ jésù kọlọ́n bá mi yọ kúrò ní ìdààmú bí gbogbo ẹ ṣe rí ó tún túbọ̀ ṣe mí lóore bàbá mi ẹ bá mi fàdúrà lọ́wọ́ ìdí ọpẹ́ mi rèé o èdè náà wá dẹni tó ń lọ sí ṣọ́ọ̀bù tí mo wá na ṣẹ̀ tí mò ń na pa nínú ṣọ́ọ̀bù mo dúpẹ́ mo mọ̀ọ́rẹ́ o ó ní mo mọ̀ọ́rẹ́ olúwa èmi mọ̀ọ́rẹ́ bàbá mi mo mọ̀ọ́rẹ́ olúwa èmi mọ̀ọ́rẹ́ tí mo ti gbogbo tá ẹni ká máa ṣe ń ṣọ́ọ̀ṣì ni mò ń ṣe ìdá mẹ́wàá mi ó tún sán bàbá mi o
2: mo dupe o se o lo ara yin lowo e ba mi ki ma ma o ogun yin te nse awon ba mi lara mu e je ko ogun yo ma sise lara mi o ibi to ku si mo pe olorun o se yoku na ami ami ami e se baba mi o dabo
0: lois gbogbo eyan omo olorun to ngbo mi jake jaju aye o wa dide emi so ni nti won gbe ni eyonu ati asiki oni sise nigbati awon eyan ba fi oju rere wo ti won si sanu e ta lo so ipala nu tan ose yi onilu e pupo pupo gbogbo eyan bi owo soke baba mi oni loju aje je mbaje so ni fenu so be baba mi oni loju aje je mbaje je ki mbode pade ibi ti mi o foko si fun anu nla jo jade fun mi lojiji owo agbara nla kan mi owo ase nla kan mi owo igbega nla kan mi in the name of Jesus Christ so di owo yen mo wo so fi ngbadua so mi re nbe nle o me se bibeli ta ka Isaiah chapter 22 verse 24 oni gbogbo ogo ile baba re o la o si gbe ko olorun e ki gbe sinu omi te gbe dan ogo ile baba mi olorun ojiji je won gbe ko mi lorun in the name of Jesus Christ what did they know when you soke na pelu owo to mu lowo wa ni baba ni ose yi mo ni lowo mo fe fowo se nkan eyin te ba ni nkan te fe fowo se baba mi na owo yen mo ni lowo ran mi lowo koja ifojusun mi mo ni lowo yo si mi lojiji mo ni lo iran lowo re ba se ra mu yi ma wa so nkan kan nisin eyin wo le ni lo iyanu toto how many of you truly want the God of miracle to touch you kin to wa so nkan bi meji si meta eje sa yo de le agbara mo
3: do hello e ka ro sir yes sir e ku je meta sir kin de lo ruko mi mo soro lati Ibadan bi emi na ni testimony ti mo fe give ni sir ni last 2 years ago mo wa si program fun awon single summit so ba si mo wa so gbogbo oro ti mama ba wa so nigba yen so mo sha mo se awon kankan nigba yen nigba yen so olorun de se emi na ba won pray for awon single olorun de ti se yanu mo ti ri en ti mo fe fe nigba yen so mo sha tun wa fa awon program kankan leyin igba yen na so mo sha dupe lo olorun pe a se introduction so after introduction pelu gbogbo problem to arise mi sham pray mo that ma follow program na lo radio a pick date for wedding bo gbogbo effort wa lati je ko sese mi sha ri pe gbogbo e ko lo be so later mo sha pray gba ti mo pray so mo loju ala ni mo ri yin pe pa wa no program so bo mo se wa ri yin e wa n ba mi e mi jade laarin awon eyan pe kin lo ba yale keta mommy mi pe kin lo ra nkan fun won pe kin ra ibu fun pe ti ma ti ra fun won pe ona ma se ona ma la so bu mi de se ji mo se nkan te ni kin se ngba yen so olorun de se iyanu sele gun kan ta lu fun wedding olorun pe se ju ba gan se lero lowo owo to wole ti mi awon to send e olorun sa se gbogbo e to je ona iya mi ona ara olorun pa di se so gbogbo nkan ta lu gbogbo everything ta lu tori mi ni iya mi ni baba mo so gbogbo agbo na de ti ni awon olowo lowo awon se gba kan bo si na olorun de se olorun ona yanu yo debi pe o kojo ogbon temi gan debi o kojo oye mi ju nkan ti mo lero ro olorun de se be so ninu oju ala mi sha tori pe ti e tun so fun mi pe e beta lo wu mi kin bi which is nkan to de wu mi na ni tori beji ni mi but o wu mi lokan mi pe kemi na bi beta tori no family wa ko se to ti bi beta o wa wu emi gan gan fun mi pe kin emi na wa ninu awon to ma ko bi beta ninu family wa so e wa so fun mi pe ibeta yen pe meji lo ton ma fun mi instead of that ibeta so da se so fun mi ah wa ni ha daddy mo sha se se ji mo ah pa le se mo pe beta ni o mi ki en ko bi so mo ti se wa de church ni following Sunday pastor church ana so wa ni ah lo bi beji so oro yen wa jora won de bi pe mo wa olorun ma to bi lo ba o gbogbo e mo ra won so iyen ni mo fi pe kemi na ba won jerry se agbara olorun ninu aye mi pe olorun se se to ba ona ya mi ba ti give testimony but fun mi wa 14 mi ba ti give testimony e ti pe ti pe bi olorun ojiji bo se gba se ise ara ti se ya ninu aye temi na jogun ori mi lo jumo mi lo olorun de se lai ni ya lai ni baba olorun de gbona ya ni pe awon egbon mi lawon o le se fun mi tere sugbon olorun de pada wonu won lo won se fun mi emi go mo pe mo le se to be olorun de gba ogogo ije ope mi ni o ese gun sa ese re ma ba mi ki mama o oluwa wa pelu yin o jesu ni fe ina sile o e ma daru gbo woli o ese gan ni.

0: gbọ́ Deuteronomy láti fi gbàdúrà 28 ni verse 6 Deuteronomy 28 ni verse 6 ẹ gbọ́ kí ló wí
1: Ibukun ni fún ọ nígbà tí ìwọ bá wọlé
0: Ibukun ni fún ọ nígbà tí ìwọ bá wọlé ah yes
1: Ibukun ni fún ọ nígbà tí ìwọ bá